0: ẹgbẹ́sẹ̀ gẹ̀ẹ́ni mo pọ́. Wà ìwé lè gbẹ́tọ̀ àwọn ọlọ́mọ náà wẹ̀ tó fọ́ mi sí.
1: Àlìbùnde mi jalè mọ́kànlí bí ọ́. Àlìbùnde mi gbọ́ mọ́kànlí.